àwọn mẹ́rìndì ni títọ́ bí rẹ̀ láti ìrọ̀dé ìrọ̀ ni ó máa ń iṣẹ́ rẹ̀ tí ó sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀ èmi ó máa ṣe àṣàrò lórí ẹwà ogun.

ayérayé ni ìjọba rẹ yóò sì máa wà láti ìrọ̀ dé ìrọ̀. Olóòótọ́ ni Olúwa.

àwọn márìndínlẹ̀ tí tó bí rẹ̀ láti ìrọ̀dé ìrọ̀ ni ó máa ń yí iṣẹ́ rẹ̀ tí ó sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀ èmi ó máa ṣe àṣàrò lórí ẹwà ogun ọlọ́lá.